0: ilẹ̀ ló mọ ẹ̀mí o.
1: Ọmọ bíbọ̀ tó mẹ́mí kété.
0: Ìjọ sẹ́fọ́ tó ayé bẹ̀sẹ̀ náà rẹ̀ náà o. Wẹ́mí o.
1: Ọmọ bíbọ̀ tó mẹ́mí kété.
0: Ìbúlọ̀ gẹ́jọ́ mi, àbùdùlẹ̀ òkú òdídì mi o.
1: Ọmọ bíbọ̀ tó mẹ́mí kété.
0: Àjọlùmọ̀ rẹ̀ fẹ̀ jẹ́ kálù mẹ́ o.